0: mọ̀ ní mọ́wá ẹni tó ìṣẹ̀ ni ọkọ̀ gbogbo tó kẹ́ àkóyọ̀ dákọ̀ lórí èdè àdíyà.
1: Ok.
0: Tí a kọ́ lórí èdè dì ń lẹ̀ tí a ń ti kí ń bí. Máa káà nù ẹ rí ẹ, ó chọ́kì tí a nù wẹ́n jí ní tí a rú tí a tẹ̀ lé mú méjì tí a nù yà.
1: Ok. Ẹ. Wọ́n fọ́ ìmọ̀ tẹ́ ẹ̀.